0: gbogbo eyan olodun te wa labuja orisirisi address le vuwa ku mo pe mi abuja daada oniruru address ni but elei oda be pe le correct daada bo se so e farabalẹ ke gbo address program to ma bere ni ojo mesan oni ojo monday ojo mesan oni lo ma bere on the 13 area 10 old parade ground behind radio house yen pe leyin ile se radio yen yes behind radio house ibeni at the junction of international conference center ibeni adjacent ile awon ami yen ekota si won yen adjacent eni ko se director post adjacent e gbo mi sir program yi ti oluwa palase majemu wa nbe a pe ni healing crusade gbogbo ewo ti ile re ti saisan gbogbo ewo ti aye re saisan mo palase loruko jesus o ya gba ewosan
1: amen
0: oluwa so fun mi pe opolopo eyan nbe labuja won ti so abuja di asale fun o ile ti ku fun iwo labuja abuja to wa iwo na mo to sele nbe okoro eniyan ni won gba abuja won di melonia ogoro ti di bilonia ani awon trilonia wa labuja ibe na ni won wa to ro na lo oluwa so pe ka pade ninu ipade lai o setan lati tu ogoro yan sile mo so fun pe gbogbo eniyan ni yo bu yepe abuja sinu igo abi ikekan ikeke kere busibe ama anoeti e fun iwo tori pe ni abuja o gboro si aseyori igba marun ni mo ma anoeti e ojo kini titi de ojo karun o ma ni agbara sa e gbo mi sa ase tenu mi jade bi oluwa ti nbe ti emi e wa ni waju oluwa nti emi duro aye re dide
1: amen
0: mo na aye re dide
1: amen
0: aye re dide
1: amen
0: aye re dide
1: amen
0: gbogbo awon ti so eri yen mo padu an gba de be won foju kan woli won ni e ja gbo kan be
2: mo dupe lowo olorun alaye mo dupe lowo olorun baba sibe oba fun ore ofe omo ijo yin lotori afefe ni idosake won ba yin soro akoko kan wa ti e se eto mi ire owuro eni ki awon oluso yin ki won mu ogomo lowo ko ma fi sinu omi yen so omi yen sise itusile fun iyalenu mo bu omi yen kale lalenu mo ma bu omi yen kale to ba di aro ma idaji ti program yin ba ti bere ma gbe omi yen wole emi na wa lo wa ogomo yin mo wa fi bonu omi yen mo wa pase mo ni olorun baba se bi oba bi latara igbagbo mo fe ki olorun ko mi si omi yi olorun baba se bi oba mo tun wa pase sinu ororo ti mo ni nile tori omo mi kan ni problem ese ofa ni ojo pipe every year ese yen ma wa lo ma n bo ma n lo ma n bo ni akoko te se program yen ororo yen ti mo ni nile mo wa fi ogomo yen si mo wa pase si pe mo wa daruko yin sinu ti n ba ti lo ororo yi fun omo mi oluwa ba mi tun sile gbogbo ogun ofa ojo pipe ko gbe jade ninu aye re ko fi neti ibota mo pase sinu ororo yen si alenu olorun ọdọ mi kọ lọmọ yẹn ń gbé ọmọ yẹn ó ti ní problem bí ọjọ méjì tó ti sùn kalẹ ẹgbọn rẹ kan wàá bá mi ní pé ọmọ yín máa bẹbi tó sùn mọ mi ìdẹ gbọn kankan pé ẹsẹ rẹ tó ti ń dààmú rẹ ó dẹ ṣe wà ẹ kìlọ mi ó ṣe gbéra nìyẹn mo bá gbọnà síbẹ wàá bá mi tó sùn tara rẹ gbóná ẹsẹ yẹn wú wàá dàbí pé ẹsẹ yẹn fẹ tú jáde bí mo ṣe gbé òróró yẹn nìyẹn mo fún mu àárọ mo fún mu lọsàn mo fún mu lálẹ kí n tó kú mẹ mo para fún mo fi òróró yẹn para omi tí mo fi ọgọmọ sí yẹn mo gbé fún kó mu ọmọ mi yẹn títí jọ yẹn ọmọ tí ò ti dìde láti ijọ méjì tó sùn kalẹ kí ó tó di alẹ ìrọlẹ ijọ yẹn kò pé wákàtí méjì tí mo fi kíní yẹn sí lára tí mo para fún tí mo fún mọ ọmọ àgbàlagbà ni 20 years báyìí ìgbà tó fi pé 1 hour ọmọ yẹn ti dìde ó ti ń rẹra rin ẹsẹ yẹn díẹdíẹ ó ti ń lọ ó ti ń bọ oògùn ti jáde gbogbo ara gbígbóná ọlọrun ti bá mi mú kú mo wá yan ọlọrun ní ìjọ yẹn ọrọ ẹ má jẹmu mo máa ń san every month mo máa ń san 2000 yẹn so ẹ tún ní ká san ọrọ kan náà ọjọ kan pé kó rùn ó tó wọ níjọ yẹn ká san ọrọ yẹn even though ẹni tí ò bá ní rárá kéèyàn san 1000 mo sáré 1000 san ní ojo yen ni role ni mo ri owo yen san before ko ago merin ta kirun tan lori mo suru mi ni mo so re yen so olorun da je de agbara re ojo yen ni okunrin kan ni testimony o so okunrin yen o so fun yin pe ni ilu ohun bibeji awon okanrin okunrin bi pe ororo yi òun wá pàṣẹ síbi kàlẹ́dà yìí òun wá ní gbàdúrà sí i pé tó bá jẹ́ lóòótọ́ ṣe bí ọba ń bẹ nínú ayé òun òun nígbàgbọ́ lára yín ọmọ òun tó wà nílùú kí ó dìde kó sì rìn òun pàṣẹ sínú kàlẹ́dà yìí pẹ̀lú òróró yẹn fi ra kàlẹ́dà yẹn òun dára gbọ́ ọjọ́ kejì àbí ọjọ́ kẹta náà pé òun pé ọmọ yẹn ti padà rìn so ọjọ́ yẹn gangan lèmi náà ní ẹ̀rí yẹn mo gbé ọlọ́run àlàyé ga mo yan ọlọ́run nípa ṣẹṣẹ ìrìnsẹ yín òróró yẹn fọhùn so ẹ tún ní kára pẹfúmù kan gbé programu pẹfúmù yẹn gbà tí mi ò dẹ wà ní online ta déédéé so pẹfúmù yẹn mo fi gbàgbọ́ mo pray sí mo dárúkọ yín sí mi pé tá a bá ti fẹ́ jáde everywhere tá a bá lọ ká máa lo kò sí ojú mọ́tún bá ti lo pẹfúmù yẹn mo máa ń rí ọwọ́ olúwa mo dúpẹ́ mo yan ọlọ́run àlàyé mo gbé ọlọ́run àlàyé ga torí tó ṣe ohun torí tí àánú rẹ dúró mo yan ọlọ́run nínú ayé mi èdè ẹ̀rí mi rẹ.
0: Ẹ mo pàṣẹ tá a bá rí ọfà tí ń bẹ lára rẹ ó yẹ jáde in the name of Jesus. Ìgbàgbọ́ ni òróró iṣẹ́ agbára ló ṣe má mi sì tóni ó máa ní agbára ẹ wá gbọ́ wọ́n ní pẹ̀fún tá a ṣe ń jọ sí everybody ló rà fúnra rẹ̀ náà ẹ gbọ́ nǹkan tí mo máa ń sọ wọ́n ní àwọn ò lè lò ó káwọn mọ lẹ́rìí. So ìwọ náà so mọ̀ pa ń gbàdúrà sí oyin mọ̀ gbàgbé o mú oyin ẹ̀ dání lónìí bẹ́ẹ̀ ni mo máa pray sí oyin yẹn màá dẹ̀ fún yín ní àwọn àṣírí kan lórí tá ń pè ní oyin mo gbàdúrà lórúkọ Jésù ti Nazareth ogo rẹ̀ jáde wá wà ní testimony wà ní testimony wà ní testimony wà ní testimony wà ní testimony in the name of Jesus. Ẹ jáde ókè lọ́hùn.

0: $100 nínú oṣù June lẹ́yìn tí mo sọ rẹ má jẹ́ mú mi. Oṣù June ni ó pé mi mo rẹ́ àánú gba ìrànlọ́wọ́ kan dìde fún mi lọ́tún àti lọ́sì mo re. Èmi tó yẹ pé tó bá ń pín nǹkan ní fún gbogbo kátó wà láàárín ẹgbẹ̀rún ènìyàn kán máa pín nǹkan fún wọn báyìí. Kò ní kọ́ mi, ó lè jẹ́ ìgbà tó bá dórí mi ló máa tọ́, tó bá máa jàjà kọ̀ mí báyìí kò ní jọ tàwọn tó kù. Mo tiẹ̀ sí kọ́kọ́ gba ká wípé wo orí ni lọ́kì ni bí á lọ́kì tèmi nìyẹn. So tó bá ti ń ṣe nǹkan bẹ́ẹ̀ èmi náà ní ṣòpò kì í dààmú ara mi. Ṣùgbọ́n látìgbà tí mo ti ń gbọ́ ìròwúrọ̀ tí mo sọ rẹ tí mo dẹ̀ ń sọ ọrẹ má jẹ́ mú mi tí mo ti ń sọ mo ti rí yàtọ̀ nínú ayé mi èmi náà ti rí àánú gbà o. Gbogbo oṣù June tó kọjá yẹn bíi 20,000 kọ́ fún mi 20,000 40,000 tó dé tẹ̀pẹ̀ yàn fún mi ní $100. Ẹni tó fún mi ló tún gí mi àká tó tún fún mi ní 10,000. Mo dúpẹ́ ọmọjúwe afẹ́fẹ́ ni mímu ò dẹ̀ sí láǹfààní láti wá sí ìjọ kankan any branch. Ṣùgbọ́n mo dúpẹ́ tẹ bá ní ká gbó mi mò ń gbé mò ń fi ìgbàgbọ́ ṣe gbogbo nǹkan tẹ bá ní ká ṣe tẹ bá ní ká gbọ́ òróró èmi náà máa ròró mo máa gbàdúrà sí mo máa àná ìtara mi. Ṣùgbọ́n mo dúpẹ́ pé ìyàtọ̀ ti ń bá ayé mi mo dẹ̀ ṣì nígbàgbọ́ kọ́lọ́run ṣì máa ṣe ìtọ́jú bẹ́ẹ̀ lọ nínú ayé mi lórúkọ Jésù. Ẹ ṣé o, ẹ ṣé mo dúpẹ́ o.
1: Sọpẹ́ Olúwa.
2: Olúwa.
1: Jẹ́ kí ọwọ́ mi ó rọ̀ mọ́ owó gidi.
2: Jẹ́ kí ọwọ́ mi ó rọ̀ mọ́ owó gidi.
1: Jẹ́ kí èmi náà gbowó gidi.
2: Jẹ́ kí èmi náà gbowó gidi.
1: Fóònù ẹ dà. Sọ pé àkáǹtì mi.
2: Àkáǹtì mi.
1: Jẹ́ kí lẹ̀kọ̀ sí sílẹ̀.
2: Jẹ́ kí lẹ̀kọ̀ sí sílẹ̀.
1: Kí èmi náà gbowó gidi.
2: Kí èmi náà gbowó gidi.
1: In the name of Jesus.
2: Amen.
1: Gbogbo nǹkan ló ní májẹ̀mú nú. Níjọ́ tó Olúwa sọ fún mi pé máa béèrè ọrẹ májẹ̀mú lọ́wọ́ àwọn èèyàn yóò sì ṣe. Àwọn tó bá ń san wọn ò ní ṣaláì rí mi nínú ẹ̀sùná wọn. Májẹ̀mú ni ẹnìkan rí mi gbọ́ mo rọ̀ mọ́ májẹ̀mú ìrì òwúrọ̀ mo rọ̀ mọ́ òróró tí a dà lé mi ní orí mo wá lọ síbi tí ẹ̀jẹ̀ Jésù ti ń sàn mo wọnú májẹ̀mú ẹ̀jẹ̀ Jésù lọ mo wá sọ tẹ́lẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ rẹ májẹ̀mú yín lónìí lórúkọ Jésù óyá lọ gbà láà
2: àmì
1: óyá lọ gbà
2: àmì
1: óyá lọ gbà
2: àmì
1: óyá lọ gbà
2: àmì.
1: Àṣẹ tó rọ̀ mọ́ ọ tí ò jẹ́ kó o máa rówó gidi mo dá iná sun ní orúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mọ́ Olúwa dáná sun
2: àmì
1: ọ̀nà rẹ̀ máa là
2: àmì
1: wà á rí ọwọ́ Ọlọ́run
2: àmì
1: Jésù Olúwa wa
2: àmì
1: wo bí mo ń retí ẹ láàárọ̀ yìí o máa ní agbára sá ẹ gbọ́ ilé ìsá májẹ̀mú ńlá ni dá òróró sí wọn ní orí Sunday àkọ́kọ́ gbogbo àwọn ìgbésẹ̀ tí a máa ń gbé ìtọ́ni Olúwa ni. Olúwa ló sọ pé Sunday àkọ́kọ́ ká máa da òróró sórí gbogbo ènìyàn àní mo sọ tẹ́lẹ̀ òróró ògo yẹn ó máa kàn
2: lónìí.
1: Number 2 Olúwa ní ká fi oyin gbàdúrà a ti bẹ̀rẹ̀ láti on the one even though a ti bẹ̀rẹ̀ ká tó parí oṣù ṣùgbọ́n sọ fún wa pé ọjọ́ méje àkọ́kọ́ láàfin gbàdúrà àádẹ́ máa gbà àwẹ̀ tó o bá ń gbàdúrà tó ń gbà àwẹ̀ ọ̀dà kí wọn náà kó fojú kan wòlíì any branch tó bá wà wọ́n máa gbé àwòrán síbẹ̀ tí wà á ti máa wo wòlíì rẹ direct. Mo fẹ́ sọ àwọn àsọtẹ́lẹ̀ kan sórí rẹ ò bá máa sọ mọ́ gado kó mọ́ sọ mọ́ ẹ̀kọ́ta ọba ti wà lábúlẹ̀ gbà àbọ̀ wà ní ìbàjẹ́ lọ́yọ̀ ló wà ìbàjẹ́ pọ̀ wà ní port harcourt ìbàjẹ́ pọ̀ wà lábújá ò bá wà lọ́sọ́gbó ò bá wà ń kàdúná ò bá wà ń miná ò bá wà ń saki òkè ogun aláwọn chọ́ọ́chì sí bẹ́ẹ̀ ìwọ náà lọ síbẹ̀ kó make sure pé ó fojú kan wòlíì rẹ àwọn àṣẹ kan fẹ́ jáde mo ti ẹnu mi bọ ẹ̀jẹ̀ Jésù mo sọ tẹ́lẹ̀ sáyé rẹ lórúkọ Jésù ayé rẹ máa dìde
2: àmì
1: mo láyé rẹ á dìde
2: àmì
1: tó bá ti dé ọ̀rẹ́ méjì àgúgù sọ pé ò ń lọ síbi ọba ọ̀rẹ́ méjì àgúgù sọ pé ò ń lọ síbi kò sẹ́ni tí ò mọ bẹ̀ ọ̀kadà máa lídìí ẹ lórúkọ Jésù ọ̀rọ̀ rẹ á dayọ̀
2: àmì
1: tó bá wọlé ní eré alákíá sọ pé síbi ọba ló ń lọ bonle ni opposite biuri ye bonle mbe so pe se bi oba lo nlo ni Junction Airport ko sente o mo be o ma ni agbara sa ase fe jade loruko Jesu wara no gba lasu igado road lasu igado road so pe o fe bonle ni hotel bus stop to ba ti bonle tan so pe o lo se bi oba ko sente o mo be oko loyun event center ase tenu mi jade loruko Jesu oro re gboro ni
2: amen
1: o ti ra nu gba
2: amen
1: wa de se bi oba
2: amen
1: Jesu oluwa wa
2: amen
1: mo gbadura gbogbo eyan lojo bi oni oni wedding anniversary hey loruko oluwa to da ya ti orun mo boko fun igbeyawo re mo boko fun ojo ayo re iyen ojo ibi re loruko Jesu ki boko olorun ati anu re ko ma wonu aye re
2: amen
1: ko de mo ba ogbe
2: amen
1: in the name of Jesus
2: amen
1: awon celebrant o wan bi loni Bolale Maruf, happy birthday to you. Bello Yetunde, happy birthday to you. Mrs. Ajimotu, happy birthday to you. Ati omo mi ni London, Pastor Mrs. Cecilia Francis, happy birthday to you. Loruko Jesu, mo gbadura ogo ya jade wa.
2: Amen.
1: Irawo ya tan.
2: Amen.
1: E ora nu gba.
2: Amen.
1: Mo bless apere gbagbo e, mo ri bonu bo e Jesu. Mo ra ase sinu e, o ya gbagba.
2: Amen.
1: Wari ogolu.
2: Amen.
1: Jesu oluwa wa.
2: Amen.
1: Ago mejo ni asale mu oyin re ka pade ninu ipade yen o ma ni agbara. Ago mejo Nigeria time lori social media loruko Jesu wari anugba.
2: Amen.
1: Koju si enikan fidaloju bayi pe